Àwọn àbókí wọn tẹja, wọn ti kọ sórí ni, wọn kí wo tẹ́lẹ̀ ni, ẹ kí n ka pépà ni, asàbàtì fọ ìkẹjà, ẹgbẹ́ tẹ́lẹ̀ àwọn àdékẹta. Login Instagram, nama story fún kẹta. Oyẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, oyẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, oyẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́bi ṣé wẹ́gbẹ̀. Oyẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, oyẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, oyẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́bi ṣé wẹ́gbẹ̀. 5 for 1.

ìṣáájú ọ̀run ìṣáájú ayé ìwọ tó kù ìdí náà ṣe fún wọn tó wà ní gbùngbùn inú ọ̀run àjàgà rẹ rọrùn ẹrù rẹ sì fúyẹ ẹni tẹ̀lé ọ.

wọn ò ní parẹ́. Ìgbà tó ń gbogbo tá a kọ́ bá di wíwó palẹ̀, ìwọ ní okùn o, àrùgbó ọj

ìwọ ló dára. Okun rẹ́pọ̀ kò dẹ̀ lè pín, mo ní ìbí ìyè. Ìwọ ló mímí ìyè sí.

Iwọ tó fi yìn ṣe ibùgbé, tó fi ṣe lé ni òyìn lásán o. Mo rí ọwọ́ rẹ nílé mi, mi ò pè ọ́ lásán o. Ó dáhùn, mi ò pè ọ́ lásán o. Mo rí ìdáhùn rẹ níbi gbogbo.

0: ọwọ́ kì í yọwọ́.
1: Abániṣẹ́.
0: Abánilórí ẹ̀kú tẹ fẹ̀rí rọ́pò.
1: Ọlọ́wọ́ péré péré.
0: Gbanigbani táyé sáyà tó yọ.
1: Ọmọ rọ́bì rọ́bì.
0: Ọlọ́run láíláí títí ayé.
1: Òyìn bò padà rí.
0: Abẹ́rẹ́ ìgbà bá yọwọ́.
1: Ọ̀wí bẹ́ẹ̀ ṣe bá.
0: Àti ní lẹ́yìn òrùka rí.
1: Sọ̀rọ̀ má bà sí.
0: Ọlọ́run kò wọ̀ ní
1: kàkí
0: Okomo ṣẹ́gun rẹ̀, okomo borí rẹ̀, ó ti wà ṣáájú ayé, àti ní ṣáájú àwọn òkú. Òun náà ní ìjáde àti ìwọlé wa, òun ní àmì, òun ní fún àgbọ̀dọ́ ọlọ́mọ, òun náà ní òun ló lògùn
2: lásìkò.
0: Akọ́nilá torí àtìkọ̀jọ̀ tó pẹ̀lú àwọn ọmọ ọba mi ò ní.

0: Ẹja ìfẹ́ wẹ̀ yí òtò dénà fífi na mì. Èyàn gbà ò rájú mi tan wẹ̀.
1: 102.7
2: Gbogbode tẹ́lú gọ́ọ̀lù ooo. We get in down ooo. Everybody be go be out ooo. We doing

0: ẹjọ́ wọ̀ kí ná pè ní creator.
1: Olùdásílẹ̀.
0: Mo ní kí ná pè ní founder.
1: Olùdásílẹ̀.
0: Olúwa Ṣínà Pinterest. Olùdásílẹ̀ á rọjú jù. Àti sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Ayé òde pátá dára dà wọ́pọ̀ lè fọ́ wá kó sẹ́yìn ni. Àsìkò àwa yóò tìrẹ́ ó kọ́ yẹ bí lóò.